0: hibegaje lada jasa na nebashi kondre la si hibigasa la lada jasa to kondre amar kini hibigasa la lada jasa to amare sis tama ta hibigasa la sagi ji sada jasa te si detang to lizar jang hibigasa to da jasa da detang re loto to himi hibigasa la da jasa to loto re tin nepa da kondre da ama da si da detang loto laso pa teso de sha mare mare de wejata lada jasa te shitanga ngaro so ta sha mai beg को मिजान रावजी छाती वेरी दे वेजन गिग अनि शावत को गिबात ता सिबो तेंग वेरी नेपाल मेनी हिबिकास ला मेनी बि गिबात गांग छेतो रे सेना नेपाल के छेते यम तें तर नि कास लडाते गिबास आजे ngar so dal pha jibai na अनि ताता ngar so ndig वेरी नेपाल के छेते मेनी नेपाल मेनी सेना नेपी छेते मेनी सेना को जिबाना को छानो को दो कंडे ना सी हिबिकास ला शा गांग सी पर सी पर सी पर सी छेतो सेना कंडे जे छेते यम Kanjanji chet si, lada de chet de jerda, Kanjanji chet si, tata de gur. Amar kini hibikas, kin, nip shate, si chit shibarisna, kin yoba amai chitim. Sis zama ta hibikas, zama tapa de giba gang chitin, samag chitim. Detang the lizard young hibikas, lizard young giba gangitana, detang chitim. Pete na yo loto to him hibikas, him be giba gang chitim basana, loto chitim, loto rap chitim. Tenei ba yeza, ne kasi la nepa da kundre la soba teso te gondon na ge chong jakto song hiba da tenei dra separan da je hiba tabu ko ko shiatsi marite weja niso kuchiri se dili ko shawa kanti ko ene gyuba di ko hajan ka tenei sabu shi no chen togo yori sago yori nepa na menye hibi kasi la cintala tenei o menye ba da gyuba che suji che tenei na sana gansu to dhuwa da ngarsu nrug marwa tokpa di yong marwa waya tenei ji shadi yori isi वाय तीन दिन देता बला को गिबस जी जादो ठेकर कुड़ जी रुआ ये बायें जा अनि नहीं ये बात किशर रावत चाहती हो रे वाय तने ये आता ना तो कौन ये बात ना ये पे ना ड्रावर में जन तो सों दाब ड्रावर दुग जन तो सों पे जिन देता बलन सों बायें ना ड्रावर में जन तो सों दा ड्रावर दुग जन तो सों ये बात निगा ना तो सों बायें ना mē jēng sā tāng tūk jēng sā kē yēr tē zhāo yēng bā jī bā jī zhōng rē tā nē kā sā lā mē jēng tū sōng tā tūk jēng tū sōng hī bī kā sā lā tā dā tē nī nā sōng bā yī nā jīk bā rē mē jēng tū sōng hī bī kā sā shāwā tē sōng ā rē sōng ā tā kāng kī chē tē yō sā nā zhāo tē nā mē jēng bī chē tū sōng yī bā zhāo rā tūk jēng tū sōng hī bī kā sā sōng hī bī shāwā tē gī bā kāng yī nā zhāo tē lā tūk jēng bī chē tū sōng yī bā tē nā mē jēng tā tūk jēng hī bī kā sā jēng sā kē dzī tē kōr māndā nā yā wēn jā tā nī kā tē chē tē jī nā sōng gī bā tē jīk bā sā Nika de chere song gi pare ji me jembi che de song ji dug jembi che de song wa de ndi lo de da bren sojina na gi ba gi chi cha de yo na gi ba gi chi cha pa wa de ne yin ya pe jena da sho per me jen da se per dug jen gi be ga sala ye ba gi chi ba chi pa chi jore da sho per gi be ra da pa da se per gi be ra da ti da sho per me jen gi ba kan sa da sho pi che de da se per dug jen gi be ga sala dug jen gi ba kan na da se pi che de tīn shop tāng sē hīpa nēnī tō shāwā shumā yēn hīpa tō jī gīpa tē sābō tō tēn tēgī yōr tēnzhē yēn bā yēn zā tā nē tābō gī rīs jīpa tē sō tē anī nā yīpa tēnī gīshī rābō jī chā tē pā tē tā sībō rābō jī rē sībō rābō jī tēnzhē yēn bā yēn zā tā ndō nā chē rī sē tē tō tā shāwā ngā shī kō pār dō lā lā tēn yō pā gīpa sā jī kī rā ngī sī yō pā gīpa sā jī kī rā ngī sī yō pī kī tē nē kī lā tēn Tā tēmā yīmbā kōnti kīpā pōlā lō tē nī tāpā rō wā Anī lō tō tē tē nī hīmī tāpā nāndē kī chē rī sē tī lō Kō lā tē yā yī tū rē shāwā mā yī nā yā Gīpā sā jī kī chā ngī sū mē bā yī nā yā Wē chā mī chā tō kī chē rī sū nā shāwā tē jī tē nī gīpā tē ngī sū sābō cēn tō pā Nāndē tāpā, o nāndē kī rī sū chī pā Tē sō tē rī tē sāntō tā gī chī yīmbā tē kō rī jū chī rāng nā ndā Anī sā kī yō rī Sāvī shik nā, tā tēsō tē chērī sī nā, anī, tā gīchī yīnsi. Tā tē māyī pāgī, shāvī yēr tā, yā nā tē tā nzēvī kī līlā pēn tōm nā sī yā tā tā. Yōm nā yīn yā tā shēpā pōgī, pēn tō pā tā, shēpā pōgī, yīn kāngshī lā nē pā lā sō pā, tēn chē kī kūlōn tā, mē lā sō pā rā, tā nī jīpā rā pō shī nē, anī nā yī nī Ani yunu deli zanpi nga su di jenga ta dati ka lani kanga chani xeba yana nga su te karada ta chi de zanji ta pento chambu ri chi med bizo pento mebi ka tola mang cheba jila ane nai ni yuki cheba nrabu te ane nyomni deka tola ta pa ngon ra ngo de ngame na yu korni ane ni nai ni ba de yeba ka cheba rada ya ta kwa ba sata mebi ka de nyora namu jing na wana chani ane rengi rengi rengi shere zina de zabi ka yunu de su la ta kwa lon de ju zhuwa nrabu te ma nyani 된데 그 젠주 위기 내가 잡으라고 진도와 Tindila, ane, kondi xeba nangyi ji, ko xavi ye la pento yue me ta, xeba bogu tini mi yu gono la soba deso la tani nyi yu kichiba, nji bi kusol te, shetan kali yongil haba nunga zo dati salu pa jilan suyma ina, ta te zan ji, ane, giba che mo nabu ji, me di bi zon rabu ji, te zan mnsa mi zon rabu ji. Ta zhe de weja ta ta ji to te, njiga ma re, ta ji de te la pento yue ma re, segyo ma re, nga zo, u ma da cema uche ji yung chen bo, Deso jo takuro tomo mo yinpa ki dache dan, deso jo rinan laso ba dan nreni, ane nga rato ja che ki ting sabi ke, dan nande riyo da ji bala kuro kwa ke ting man rabote, kwa ke ting rabote, ane zekin rabote tong, deso la zende jo tenje ke nga rato lo se tenye jen rabote yena, ane chere sewe dir kondi xeba na yin ki, o deso ko la droni, deso ko la nyangyo che ji de hachang ke pendo chenpo re, ta yen yang nga rato che karisa kuro wo ta, ji lo jin nipa da tozi chewa, rikpa ki njugwa hajan yangba, tenze ge risi jibi ge, ane dati lo nyawa deso lan sunba ina, ane gondi xeba naye nyi ki cheba de, ta xeba bo ge tene ge miyil, de ma yinba ge xawi ye da tenze ji li la pendo yunme la soba deso ji kore ne, xinju ye deso ji kore ne, ane jening rabo ji, zuba ina, ane rana sozo lo kuru lo yi ge, xin rabo ji tenba, lo xin rabo ji tenba, rikpa la soba dan pewa, dati ju kuwaa di kuru ting jesai tu tongwa la soba ju kuru sui sui njir ju yo bari, ta xie ma gi bari. Tende yende te dabu gri te so la chiri se di, ngi giba yo mare se giba mare, te so la kuru giba xin di chiga. Ri de wen cha, shi xin ki chani xie giba yin na, nga su nai nyi ba da yeba ki cheban rabu te, xie yung di si lo, ta gondi xeba nan yin, ane zawi chani kuru cik tuni, ju si rang tuni, ane xaba di giba te zor tengi du na, nai yeba ta, te ma yin ba ki xabi yil, tā tsōr tēngi rūna, anī nāi nīma līs chāwā, sēni tēngi kī chēpā shē tēpā yīna, anī lōna ngī tēwā jī, sēna mbāt tēwā jī, anī yīlān tē tēwā, rāpa tēngi jī yōsā rēs, o tēngi rū, tā tēsō tē rōngi tā mōngu kī chērsū, tē tā mō jīñi, tēngi tā tērīng tēsī kī chēmbī, anī lōchī kī chānda nā yā jīñi, tērī kī lōchī kī nōna, anī tsāwī chāni, tā nāi nīmbā tā yībā kī chēpā tērīng chū tē rōngi sānsir, ndodin rabuji, rong sasin ndodin rabuji, ani ma xii yaba tenri jingi. Tengdiri ta, lonti jima gano na, ta nga zo chiri sidiri ta, cekat, ta ani dima teni, teni teso jo korni, ani nga zo ma teni laso wa teso jo korni, ani doza dosi, ani kasi tangi ma xii yaba tenri jingi. Teni teni ka chandana ya jingi, tsama ta xidele.
1: Lengzhen di zongzhi ta, xixi ta nye, jangzo pincho ta, jisu da juyi, zhonam cho, dayamu.